le bẹ́ẹ̀ ni a ṣe àwòtán omi náà títí di òní olóòní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Elisha tí ó sọ. Gbogbo ẹni tó ń gbọ́ mi, a ṣe àwòtán ìgbéyàwó àwọn ọmọ rẹ̀, a ṣe àwòtán ìgbéyàwó tiẹ̀ gan. Pẹ̀lú ìpè Ọlọ́run gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, wòlíì ọ̀dẹ́, wòlíì Epaphras ló ń sọ̀rọ̀ yìí, ti ìjọ Comfort Life Mission International. A ṣe àwòtán gbogbo ẹ̀yin tí wọ́n máa ń gbé iṣẹ́ fún, tí wọn ò gbéṣẹ́ fún mọ́. A ṣe àwòtán gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ṣọ́ọ̀bù, bọ̀ tí ṣọ́ọ̀bù ẹ̀ ọ̀tajà. A ṣe ẹ̀ṣà, Olúwa ní ikọ̀ mi, wo bàbá yìí, ọkọ̀ ilé kalẹ̀. Ẹ wo bó ṣe jẹ́ olójú méjìlá, lókè àti nísàlẹ̀, títí dàárẹ̀ ò tí ì rẹ ní kankan gbà. Lẹ́yìn ìgbà tí n bá parí àdúrà yìí, màá ní kẹ́ ẹ lọ da iyọ̀ síbẹ̀, wá wo ohun tí ó tẹ̀lé. Gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ìka ẹ̀dá ló mọ́ bá pàdé. Ẹ̀yin kan bẹ tó jẹ́ pé wọ́n ti attack spiritually, wọ́n ti attack emotionally. Gbogbo ohun tó ń ṣe gangan báyìí ni. Lẹ́yìn àdúrà yìí, ẹ bẹ̀rẹ̀ sí rí ìka Ọlọ́run. Kò ní pẹ́ tí màá sorí sí àwọn èèyàn márùn-ún tí màá gbàdúrà fún, tá a lo iyọ̀, àwọn tá a jọ lo iyọ̀, màá kéde wọn láìpẹ́. Àti kí ni iṣẹ́ tí ìyọ̀ ń ṣe? Mọ̀ ọ́n mọ̀ lé ẹ́ńfásì, mọ̀ ọ́n mú jáde díẹ̀díẹ̀ ni. Mi ò ní lè parí ẹ̀ tó ṣe é ṣe kí n sọ pé kí testimony ọ̀ wọlé. Òní lọ́jọ́ àánú, ẹ kígbe, àánú oníyọ̀ dìde fún mi. Àánú tó níyọ̀nú, àánú tó níyọ̀nú, ó lè lo ìyọ̀pọ̀ ọmọ láyọ̀. Mika Baradas, àánú tó níyọ̀nú, Ọlọ́run jọ jáde fún mi nítorí ikú àti àṣẹ rẹ. Olúwa gbé àánú dìde tó níyọ̀nú jáde. Àánú tó bá níyọ̀ ni mọ́ láyọ̀. Ẹ wo ohun tí Bíbélì sọ padà. Mò ń mú láti ìwé Genesis, a bọ́ sínú ìwé Second King, and travel lọ sínú ìwé Ezekiel chapter 16, ibi tá a dé nìyẹn. Ẹnìkan ní sáà travel lọ májẹ̀mú titun ni. Bọ́ ọ bá ti mú nǹkan jáde inú májẹ̀mú láíláí, tó o parí ẹ̀ sí májẹ̀mú titun, ó ti complete. That is a complete statement. Nínú ìwé Ezekiel chapter 16, ẹ̀wọ̀n tí Bíbélì sọ ní verse 4, ó ní, ẹ̀yin kan ń gbọ́ mi kí n tó kẹsẹ̀ Bíbélì yẹn, ọ̀mọ̀dí tí nǹkan fi le. Ọmọdé tí ò jẹ́ ọlọ́kọ̀, ọmọdé tí ò jẹ́ oríṣẹ́, ọmọdé tí ò jẹ́ orí admission, ọmọdé tí fíṣà rẹ kì í fi bọ́ sí. Kí ló dé tí nǹkan lè? Pásítọ̀ gbọ́ mi, lẹ́yìn àdúrà yìí, a ṣe nǹkan tó jẹ́ abàmì tó yàtọ̀, ó sì fi ayé rẹ yóò gbéra. Sọ ń tẹ̀lé mi bí mo ṣe mú ọ lọ sínú ìlú Bíbélì. Ezekiel 16, ẹ̀wọ̀n tí Bíbélì sọ ní verse 4, ó ní, a kò tí, ó ní, àti ní ti ìbí rẹ, ìbí ngbà wọn bí ọ, a kò dá ọ ní ìwọ ní ìjọ tí a bí ọ. Ó ní wọn ètí ìdá ọ ní ìwọ. Àwọn kan wọ́n ṣe bí wọ́n ti dá wọn ń wọ ni. Wọ́n dá ọ ní físíkálì, wọ́n dá wọ ẹ̀ físíkálì, àti ìdá spiritually. Ó ní bẹ́ẹ̀ ni a kò wé ọ nínú omi láti mú ọmọ wá wo ìtọ́ sọ tẹ̀lé. A kò tí ì fi iyọ̀ pa ọ lára, àì fi iyọ̀ pa ọ lára rárá. Ó ní bẹ́ẹ̀ ni a kò fi ọjà wí ọ rárá. No wonder àsáà fi iyọ̀ pa àwọn kan lára. Ẹnìkan ní wòlíì ṣe ń lo iyọ̀ láti fi para. Ẹja mọ́ ọ bá bọ̀. Àwọn tí wọ́n tẹ̀lé mi lọ, àtẹ̀yìn tẹ́ẹ̀tún tẹ̀lé mi lọ sí Israel àti Jerusalem, a dé odò kan tí wọ́n ń pè ní Dead Sea, odò iyọ̀. Bẹ́ẹ̀ bá ti wo gbogbo ẹ̀gbẹ́ ẹ̀ báyìí, kìkì iyọ̀ ni. Bí ènìyàn bá bọ́ sínú omi yẹn yóò léfò ni. Wàhálà tó wá wà ń bi omi yẹn ni wípé kò sí ẹjẹ iyọ̀ kan nínú ẹ̀ nítorí pé iyọ̀ ló ń bẹ nínú ẹ̀. Kò sí nǹkan kan tí ń bẹ nínú omi yẹn ju iyọ̀ nìkan lọ. Bí èèyàn bá bọ́ sí, tó o bá ní egbò lára, tó o bá bọ́ sí, ó sáré bòdì. Ẹnìkan ní kí nìdí? Fi iyọ̀ sí ojú egbò, yóò ta ọ ni. Àwọn tí wọ́n ní kòkòrò tí wọ́n bá bọ́ sínú omi yẹn, nígbà tí wọ́n bá fi jáde, kìí ṣe tẹnu èmi náà wọnú ẹ̀. Ìgbà tí wọ́n bá fi jáde, egbò yẹn, ojú kòkòrò yẹn, á gbẹ. Kí ló fà á? Ó wọnú Dead Sea. Àwọn ọmọ òyìnbó, ẹ̀rù wọn àtàwọn òyìnbó, bí wọ́n ṣe máa ń pọ̀ bàbì létí Dead Sea. Ohun àlùmọ́ọ́nì ẹyọ kan tí wọ́n ní ilẹ̀ Jordan / Israel tí ń sì ń pa ọ̀pọ̀lọpọ̀ bítíbitì owó fún wọn, ò ní Dead Sea. Ó débẹ̀ láìpẹ́, mo tún lọ bẹ̀, èyí tẹ́ ń tẹ̀lé mi lọ. Bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, mo kí yín kú oríire. Now, ìjà ti fi iyọ̀ pa ọ́ lára láti ìgbà tá a ti bí ọ. Ẹ̀yin wo ni ẹ ti fi iyọ̀ pa lára rí? Ẹnìkan ní èé fi iyọ̀ para? Ebi ńlá kò sí yìí. À ń sọ̀rọ̀ nípa iyọ̀ ni. Now, kó tó wá di pé màá já mi ń bi oníyọ̀. Ẹ gbé iyọ̀ dání o, ẹ ń bọ̀ ní sáfíìsì lónìí. Ẹ gbé iyọ̀ dání o, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti máa gbó omi. Bí n bá tiẹ̀ parí ìwàásù yìí, màá bá débì kan. Ẹ jẹ́ lọ sínú ìwé Matthew chapter 5.
ẹ̀rù bá mi ní